0: ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not an easy thing.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹni.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọlá fún Jésù kí gbogbo ẹni tó dìde tó dòwò kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Ó dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni o ò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà. Kò ṣe tá a fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkólọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ká yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá? Torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o, èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá? Èmi nìyí. Bẹ́mi lẹ bá ń wá? Jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí ṣemele, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣemele, ẹni tí àwọn akọrin tí ń kọrin ṣemele, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró ṣemele, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣemele ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè. Tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni a péjọ sí kí ni a ń ṣe bẹ́ẹ̀. Ẹ lọ ka yé wọn. Ẹ jẹ́ àmọ́ nǹkan tí a ń ṣe bẹ́ẹ̀. Orí ilẹ̀ tá a wà dúró sí ẹni tá a dúró tì. Olọ́lọ́run láìdẹ̀ pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna, nínú ayé Sarah. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kí ni o? Ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà? ntoba mo ti o ba da eni kan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na n fi se ki egbegbe odo re eyin mama ati baba awon tin wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wipe eni ti won wa lo mura kankan kan ye o de si pataki kani ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa gbagbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba ta koko je ni kankan ofo kan si oba awon oba jidide nle adi ti olodumare ise awon aposteli lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su eh bi a tin wo a gbe soke awo sama gba jesu kuro loju awon oniyeye to nwo eh bi a ti teju mo oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te wo ki eh yesu na yi eh eh eh hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan mode be ka mi yo lagbara o mo ni ota to nso to nwa bo won ti se o si o ma gan so ane di agbara jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan la won eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara jesu oluwa Matthew 28 verse 1 and 2 Evan soke e soro gidi beni latorun oyi okuta ko na lenu ona.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Won wa riri oto eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila oni looto looto ni mo wi fun yin enikeni to ba gba mi ko iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba so gbogbo awon ta wa nbi ni a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma jeri si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon ta kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma gbadura o je won o mo bi be ba fe mu e je saaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri ko mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima a fe beere fun agbara olohun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agba alaye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa to de se nikan kan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi pan dan won yo mi wo bayi won yo mi wo bayi won yo mi wo bayi ori trista ti mi na wa yen mo fori gbadura mo fori gbadura ojiji mo gbo gba ti won yen bayen ninu ifidi fo ni bayen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa nso fun mi pe ah iwo ko na yin ban Jesu Oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si ni yen iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipon ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipon to ba won le ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo oke jele won ti ja wale ipon pe si ti ba won awon miran ipon okun ba won won ri bi ita ti jo mo alaafi awon o to nkan mo awon kan ipon iye meji ba won gan ba de bi adua kaka ti an po kan po ki an ma se daada emi yo ma so fun won pe ipo lo bi adua kala na ti o gba pe ito lo nje ta e ba adua to ngan ti ego na je le lo ken lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ino me lo se yen akorin ye ti korin daada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti an fe ba yin yan le yin bo leyin eyin leyin ori won ba jin gokiki aye fele tan gokiki gogo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to level kan to n sise tan we eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si ti o le se emi le fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí nínú ìjọ apostẹ́lì ti kristi olúwa ti gba ògo mo lólu àgbògo sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé olúwa ti gbogbo láyé mi ó sọ̀rọ̀ sókè o mi ò gbọ́ dáadáa o bí jésù olúwa ọba ṣe é mú kí wọ́n sa gbogbo ipá bíbélì sọ pé fúnra ara rẹ̀ lọ́fẹ̀ẹ́ mi ẹ̀ lílẹ̀ fún wọn kì í ṣe pé wọn mọ pẹlú ipa ipò tó yẹ káwa náà wà nìyẹn agbára la fẹ béèrè fún báyìí nítorí pé bí nǹkan ti wà láyé wa àwa náà mọ pé nǹkan ṣe gẹrẹ kò sì yẹ kó rí bẹẹ tá a bá ti wá débi agbára yẹn mo fẹ kẹ béèrè bí ẹni tí ò bá rí.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Gbogbo ohun tó dàrú láyé rẹ pátá lọ́lọ́run ní agbára láti ṣàjọ níwọ̀n ìgbà tó bá fi ayé rẹ̀ lẹ̀ fún ìfẹ́ ta ni o fún ìfẹ́ ọlọ́run alleluia ẹ bá ń ké dáadáa
2: alleluia.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlùmọ́ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tutù tún padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kò kí láì fún ẹ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tiẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nù ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú mẹ́rin rí bá ń gbàdúrà ẹnìkan sùn ẹnìkan wò ta ẹnìkan lọ rí tọ́ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn òní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yọ́ọ́ mọ̀ bá tiẹ̀ lọ gbàgbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà lórí àtọ́gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ ń jà ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wá máa bẹ́ẹ̀ nìmọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ yẹn ló tún kọ́ ẹ dìjú yẹn dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: ọgá ẹ múra dáadáa o ibi tá a lọ kà yẹn tẹ bá délé ẹ lọ jókòó tì dáadáa ẹyin tí ẹ jẹ ìránṣẹ ọlọrun ọlọrun kan fún wa lórí ọfẹ aṣọ tẹmí wọyí orí ọfẹ àwọn akọrin orí ọfẹ ìbá ṣe pé jésù olúwa wọṣọ kan tó yàtọ kò ní ìdí kí wọn sọ pé ta lè wá ó yẹ kí wọn faṣọ dànù.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yes, ko si nkan kan to kan Olorun nipa ko do de tabi nkan kan. In to se pataki fun o ni pe o gbagbara Olorun. Bo ba gbagbara Olorun to ba wo si glet. Awon eyan yo mo pe okunrin lo wole ni. O se pataki o. Ọkùnrin kan jó ní ìta ẹ̀jẹ̀ ń sọ ọmọ ìjọ lẹ́kọ̀ọ́ bẹ́yìn àdúgbò mi tí mo ti mọ dáadáa ní bàríkà abúlé bẹ́yìn tó bá ń bọ̀ wá síbi ìsọjí ẹ̀jẹ̀ mọ̀ pé kìkì pọ̀ ẹ̀sùn ẹ̀ta kúlú báyìí òun náà ló máa wọ̀. Mo wá ń sọ fáwọn èèyàn mo ní kí àní ìsọkùnrin yìí ìtọ́wọ̀ lánàá rí náà lọ́wọ́ ń jẹta náà lọ́wọ́ ń jẹrin ṣùgbọ́n ńgbà tó sọ̀rọ̀ bí ẹni kò ti rí mi tán èmi náà ń sọ ọmọ ìjọ ní mi ti dàn kankan gbà náà. Bó ti gba máìkì lọ́jọ́ náà ó ní bí ẹ̀wù táwa ti ẹ̀wọ̀ ò ti ẹ̀ nílá lójú àwọn kan ẹ wo mo lè tọ̀ lẹ́ẹ̀mejì ó ní bí ìdúró wa ò ti ẹ̀jọ àwọn kan lójú ó ní ọlọ́run dá wa mọ̀ ẹ wo kó tó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá iná ti bọ́lẹ̀ èmi náà tún padà lọ inú igbó kan pé tó rárí jèmi o bàbá onísíngílẹ́ẹ̀tì yìí o dárí jèmi o mo fẹ́ kẹ́ ẹ gbàgbé tẹ́ ẹ jẹ́ bí tí mo lọ nìyẹn ẹ gbàgbé nǹkan tẹ́ ẹ jẹ́ báyìí ló bá ṣe pé aṣọ lóró bí obìnrin bó bá so pa ni nítorí pé bí àbá jẹ wá gbé láyé wọn ó béèrè pé níbo ni jésù wà wọn á máa bi wá léèrè bí tó bá sọ pé ìyá àdìọ gbé kó lé ilé ọba ṣé jésù rẹ ti kún ni wọn máa bi á léèrè ó ṣe pàtàkì ẹ jẹ tó kọrin lẹẹkan sí.

lọ́wọ́ lọ́wọ́ báyìí iná ọlọ́run ti dé ẹ sí ọkàn yín payá nítorí ọ̀run ti sí ẹ pe orúkọ jésù kó le agbára tí ó gbà mí pátápátá lọ́wọ́ ogun ayé torí ayé ogun ogun láyé alágbára ló lè gbénú ayé yìí tó lè fọ́ ọ̀rọ̀ rí mbẹ̀ olúwa kó mi fún agbára kí wọn má bàa béèrè pé mo jésù rẹ wà olúwa ró mi lágbára agbára tó ń borí àwọn àkà ènìyàn agbára tó ń borí àwọn ajẹnifẹni agbára tó ń borí ọ̀tá ìkọ̀kọ̀ tó súnmọ́ ni bí isan ọrùn ọlọ́run ró mi lágbára lá àdúrà ọyàwó ọyàwó ọyàwó ọyàwó ọyàwó ẹbẹ̀rẹ̀ agbára ẹbẹ̀rẹ̀ agbára sa ẹbẹ̀rẹ̀ agbára mọ̀ ẹbẹ̀rẹ̀ agbára sa ẹbẹ̀rẹ̀ agbára mọ̀ oyoyoyoyoya ẹyanu yin ẹyanu yin ẹyanu yin ẹyanu yin ẹyanu yin olúwa ró mi lágbára olúwa ró mi lágbára olúwa ró mi lágbára olúwa ró mi lágbára olúwa ró mi lágbára ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ọjọ́ agbára lónìí ọjọ́ agbára lónìí ọjọ́ agbára lónìí ọjọ́ agbára lónìí ọlọ́bi yánu márùn mi ra santa lọ́ba santa káwọ́ra santa yìí yahudi asakawuli bida badawuna dabuda santani kẹsàdájà yọrù madamiyaka yahana taburi ayanubara wakahunita sadayiniba wẹ́ẹ̀ yahudi saidaka nadanda abinabini kọfà jida santalia yẹs ọlọ́rùndéwò ọlọ́rùndéwò ọlọ́rùndéwò ẹfúnláyè ẹfúnláyè ẹfúnláyè wàhíínà táwọrì sídà bidahana makubidi skafataisi ndakuna mbori yaba yakaina matabidi skafa jida satakaika bura saidaka yẹs ati si ọrùn nítorí rẹ asi ọrùn nítorí rẹ ìwọ mama yẹ ìwọ dadi yẹ asi ọrùn nítorí rẹ gbàbara gbàbara gbàbara gbàbara gbàbara today is your day this time is for you open your mouth open your mouth open your mouth yes rubi kapi ana marubi sakauna matauni miskaida bina santaria kazanda ja yes abaradeo abaradeo afe fi kwa ebon re ye ola nufe dana to gasinu ebon re mama ama olo le de Nigeria afi ebon re fa osoke shuka abara re yoto open your mouth yes aha

0: lókè kíkan tó ti ṣiṣẹ́ kó ti darúgbó ọlọ́run dẹ̀ lídìí ẹ̀ sílé ẹ̀ bàbá yẹn ló gbọ́ wọlé ọwọ́ tó gbé lè yẹn òun ló dá tó dà lénìí bí ẹ̀mí ọlọ́run bá ń bẹ nínú ẹ wà á mọ àwọn tó wà nínú ọlọ́run wà á mọ àwọn tí ò sí nínú ọlọ́run ẹ̀bùn ẹ̀mí mímọ́ ìfarahàn ẹ̀mí mímọ́ kì í ṣe tó ń farasin nípa èso wọn ní kíni bíbélì wí o ipa èso wọn là ó fi mọ̀ wọ́n tí lórílẹ̀‐èdè yìí wa bá a ṣe wà lórí bá a ṣe ní ìran iṣẹ́ ìránṣẹ́ di jákujàku tó yìí a mọ àwọn tó ń rìn nínú ọlọ́run
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bí wọn náà bá sì fẹ́ dé ibi gíga, kí ni Bíbélì wí pé, "Only that walk with wise shall become wise." O ní ẹni bá bá ọlọ́gbọ́n rìn, kí ni ó máa dà o? Only the company of fools shall be destroyed. So, ìwọ náà nínú ìtọ́ni ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ mọ̀ pé ẹni yìí bí n bá súnmọ nípa ìsúnmọ ẹ ọlọ́run lè bless mi pẹ̀lú irú agbára tí ó ń ṣẹlẹ̀ nínú ayé ẹ bí gbogbo ìṣìránṣẹ́ ọlọ́run kàǹkà tẹ́ ń rí tó ń dìde bó ṣe ń dìde nìyẹn o so o lè sọ pé nítorí pé àdàmọ̀dì pọ̀ níbi tí owó pan owó kíláǹtì ń pè é nígbà owó ìjẹ̀bú wà òun lójúwò ojúlówó wà kò síbi tí fake wà tí ò sọ original òun bi tí original náà wà fake bí a tó ti wà látètè kọ́ ṣe nìyẹn nínú májẹ̀mú láéláé gan a rí àwọn wòlíì èké a sì rí àwọn wòlíì ọlọ́run o wá lè torí pé tó wòlíì èké wà kó wá máa sá lọ pé kò sí wòlíì ọlọ́run mọ́ ìrọ̀ o ìwọ ló lo ẹ̀mí tó wà nínú rẹ láti ṣe ìfarahàn àṣe ìwádìí ẹ̀mí ó gbọ́dọ̀ nu lo ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ láti ṣèwádìí ẹni tó fẹ́ lọ bá pé kó lè gbọ́wọ́lé ọ pé kì í ṣe gbígbọ́wọ́lé nìkan ó dúró lábẹ́ ẹ̀kọ́ ẹ̀ bó ṣe ń wà lábẹ́ ẹ̀kọ́ rẹ tó ń gbọ́ ẹ̀kọ́ yẹn anointi yẹn ń flò láti orí onítọ̀hún ó ń flò lọ bá ọ so bí ènìyàn ṣe ń develop nìyẹn no man is an island kò sí ẹnikẹ́ni tó jẹ́ erékùṣù you have to know that fire begets fire iná ló ń bi iná so bó ṣe rí nìyẹn yóò dára fún ọ ẹ jẹ́ ń dá ìbéèrè tó wà lọ́wọ́ mi tó jẹ mọ́ tèmi nínú ẹ̀kọ́ mi kí n dáhùn rẹ̀ papọ̀ kó mọ́ tún dàbí ẹni pé mo dìde lẹ́ẹ̀mejì ẹnìkan béèrè lórí pé how can you make investment on MTN share then the second question also how can the founder of the church or non pastor go about pastor pension fund okay o fe bere lori nti o so fe bere ni pe bawo ni eyan se le ra okowo aga okowo ninu le ise MTN is very simple to ba ti lo sori android phone e to si lo si play store lo download trove T-R-O-V-E tó bá ti download trove sórí android phone rẹ kò sí ṣíà tó ò lera ní nàìjíríà ìbáṣe gbogbo àwọn bank ṣíà ní zenith bank first bank àti ti ṣíà ti mtn náà wà ń bẹ̀ ti airtel wà ń bẹ̀ tó wáyé tó fẹ́ ra foreign shares bóyá o fẹ́ ra tesla share o fẹ́ ra google share o fẹ́ ra apple share at the comfort of your home you just buy it transfer money from your bank and send it to them